0: àwọn ẹjọ́ sisi àwọn ẹjọ́ kọ̀kú àwọn ẹjọ́ olivier ṣeéṣe àgọ́mọ́ kìjọ́ kìjọ́ fún mi àyè ilẹ̀ kanẹ́lẹ́ fẹ́ẹ̀ mọ́ abẹ́rẹ́ sí wọ̀nyí àgbàjá kú bọ̀bọ̀bọ̀ mi ẹ̀sẹ̀ ẹ̀rọ ewì only go to fire yẹ́.
1: We need my soul, fire, fire, fire,
0: fire. Thank you, Rami.
1: Fire, we need my soul,
2: fire, fire, fire. Restaurant La Mer du Patron. Chef Kwasi, Mama Delle, Mama Mireya Yoko, Monsieur Kuruza. Oui.
0: Thank you, Rami. Thank you. Oui. Papa. Papa so dinè, a fò pari ma da fò mè la. A fi non, da fi, a yi manu to. A la la. E won, chèko.
2: Ganke, a ou kò kou yamo.
0: Ma wi tere la,
2: ma gbe tere.
0: A da bi to. A ou. Hein? A wè to jibè, pakpo. Mingrobe papo be pou me pacha le kanele fem be nou se moji le agbagia kou de bo bo be wona ya mia a ou ka jibe papo oui zari a mila se agbagia a gita kou le kantong pa sou miyo min bravo oh bom nou asi yo zola a ou ndo kou me pacha ke te miya gilo jeje